0: branch. Wọ́n lé òní ṣe ìsànṣẹ́ bítara àti gbogbo ọmọ ìjọ. Iṣẹ́ ìránṣẹ́ yín ò ní dòkú lórúkọ Jésù Kristi.
1: Bàbá mi, ẹ káàárọ̀, Ọlọ́run ọmọ tẹ̀yìn síwájú. Bàbá mi, èmi náà ráàánú gbà. Ó ṣẹlẹ̀ lánàá, ọjọ́ tí ẹ fi ní bàbá rìdíìmù, wọ́n fún yín ní mátù. Ẹ̀pin láwọn pásítọ̀ yín lọ́wọ́ wípé ọmọ ìdórí afẹ́fẹ́ ni mí o. Ẹ̀pin fáwọn pásítọ̀ yín wípé kí ẹ bless ẹ lọ́wọ́ wọn. Ìlú UK mo wà, èmi náà wọ́n á mú mátù tèmi náà. Wọ́n wá fi kàn bẹ́ẹ̀ ṣe ànọ́ìtì ìta bẹ́ẹ̀ ṣe ń bless ìtọ́wọ́ àwọn pásítọ̀ yín yẹn. Bẹ́ẹ̀ lèmi náà fi kàn látojú screen. Mo wá fi pamọ́ látijọ́ yẹn. Èmi náà ṣáàgbọ́n gbogbo bọ́ ṣe ní kán ṣe èmi náà ṣe lọ́jọ́ yẹn. Mo wá fi mátù yẹn pamọ́. Nígbà tó wá dín lánàá 7-7, bàbá kan wá ń give testimony fún òun fi mátù sómi fún ọmọ tí ò rọrùn sùn tó ti ń ṣe dángàngà. Èmi náà bá wá mú mátù, mo ní gbogbo àná tí wọ́n fi láti di ijọ́ mẹ́ta ṣe ni mo dédé jí. Ni mo wá rí mọ̀ pé yìí lé lajúmọ́. Gbogbo ojú mi ó pọ́n kìkì ẹ̀jẹ̀ yìí tó ń ro mí burúkú burúkú. Bí mo ṣe mú èmi náà bá wá ní pé gbogbo